0: We're glad you're listening. Let's kickstart your ideas with innovative talks all day, every day. Your award-winning entrepreneurship and value station.
1: 105.5 FM Lagos, Jordan.
2: From Lagos, this is
3: Jordan. 105.5 FM.
4: Value, innovation. Radio has never been this exciting. This is Jordan 105.5 FM. Get on the train. Follow us on social media. Facebook, Jordan 105.5 FM. Twitter, Jordan 105 FM. Instagram, Jordan 105 FM Lagos. Listen on the go at www.jordan105fm.com.
5: Your favorite tunes are just a click away.
6: You feel it?
5: Jordan FM. Listen now and turn up.
7: Good morning, Lagos. Welcome to the Jordan Breakfast Show. And today...
8: Hey, everybody, this is The Sweet, and it's about to get all funky today. Great music and fantastic teams can make you the best entrepreneur you can possibly be.
9: Yes, so my people listen at Jordan Drive, and I've been listening to, so we'll get better information. We won't give you no move and intro, but if you don't say one move, move your radio.
10: Hello, Lagos. Welcome to the Jordan Night Show. And today we'll be discussing...
11: The voices you need at work all day, every day till payday are here on Jordan 105.5 FM.
12: This is Entrepreneur.
13: This is Value.
14: This is Value.
15: 3, 2, 1.
16: This is Jordan 105.5 FM.
17: My voice, your voice.
18: Asiko tuye gaje mwamolaye.
19: A dupe o, ala loju ma pari o. Aba mi to soro legbe ogiri aba mi to fi keke ogun jona. Aba mi eru gegegege ninu ina o. Aba mi aduro dogun ti oberu ogun ti gbeja gbogbo wa loja gbogbo. Iko piarebu osopebu aba igba ni ka biesi re o. Gbogbo ile fori bale kan pariwo ka biesi o. Ka biesi o. Paso fe ke ye mo na baba lo bi ya mo ni mo nje ko be le pari wa ye bi ni ko si ma rin
20: aye bi ti de ko si ma
19: rin ogo to su bo lojo
20: aye bi ti de ko si ma rin
19: aye ti o riran lowo gba
20: aye bi ti de ko si ma rin
19: ogo ile ya ti baba mi ta gba lowo awon omo mi
20: aye bi ti de ko si ma rin
19: ogo to ra koro nigba ta awon egbe re sara
20: aye bi ti de ko si ma rin
19: tun ma pari wa dopin
20: o
19: owo ile ato owo ile iwe omo koka ni laya ta ma fi gbese ran gbese ati je ti bu ko wa le kokon bi ojo aja
20: me
19: gbe adagbe ati adazo to de duro latojo yi ka mi ma mi gulagule loro owo ile te adaya mo duro ninu majamu ipe o ya mo ba wi leni o
20: me
19: gbe adagbe adafo o ya wo lule igbese ota ko ni de lori wa to mo re o aye ko ni fojo ori ati lagura sofun eleko yo ko ni kridele yin o lo ni ajo nda odidi anu fun wa to mo re ni weekend yi wa gore haleluya lori omo ni weekend ya gbara loro ti ase yori wa to mo re leyin o oya ni weekend iyanu afeniwo oya gba omo chaye ma bo si o tato ni o jagun mo o wa ri iyanu olorun ati teniyan Luke chapter 6 verse 37 aye ko ni da elejo iyo aye gbogbo wa ni dobu o lo ni le ko ayo ji fun wa to mo re o orun gbe osoke o gbe odide tomo tomo ire amuyogan iya oya gba o ire tani ko ni le so sori re o wole were o omo re ma gbadu ogodojo ale lo di asi waju arogolo tomo tomo wa gbe si ayo tomo tomo o ni bi mo sa gbeje olojo ale ami ogun jade lara gbogbo yin wa gbe aye rorun tomo tomo aye ko ni mu wa pa mo tomo tomo o omo re obirin ma ri bujo ko ayo omo re okunrin o ni gbegbe legun o ni rogo arukiri lori omo re o ogun rire ogun eri ko ni bori re tomo tomo leni o bo ninu ogun osi ati aini o oso ni doru ninu leyin o okuku biribun biribun ko ni fi leyin se bugbe o ni weekend yi wa je eyan ni weekend yi lo pade olori re ni weekend yi owo yan ma de o ni weekend yi ogo ma buyo ni weekend yi o ni se lasa esa mi eleyin ni weekend yi o ni si ni o ni weekend yi o ni ni lojo te bi pona ni weekend yi lo ba nu olorun pade ni weekend yi owo to reti o ya o ma wole were ni weekend yi awon to je olowo to mo ja tele won wa fi ebe ko le olowo ni weekend yi ija ti nbe laarin oko ati yawo oluwa pari e o wa gbadun ile re si ni weekend yi oko ma toju re ni weekend yi omo re ko ni ko si yoyo ọjọ́ ní weekend wà láyọ̀ lórí ọmọ ní weekend yọmọ tí ó pẹ́ látọjọ́ yóò wà dọ̀bálẹ̀ ní weekend yọmọ tí ó gbé kọlẹ̀ ó máa fúnra rẹ̀ pè ọ́ ní weekend yọmọ ò ní dọ̀tà rẹ o ní weekend yìí wọ́n tó ń wá ẹnìkan rẹ ó máa padà rí o ìmọ̀lẹ̀ dé òkùnkùn parada ìmọ̀lẹ̀ wọnú ilé yìí o owó wọbẹ̀ ìgbẹ́gẹ́ wọbẹ̀ ọmọjọ́ wọbẹ̀ àánú wọbẹ̀ ìrẹ́dẹ́ ìbùkún dẹ́ ìgbẹ́gá dẹ́ àrídunú dẹ́ ìrẹ́ tuntun dẹ́ ìròyìn ayọ̀ tuntun dẹ́ ọmọ tuntun dẹ́ ìrí àpẹ̀wáwò dẹ́ kọ́ńtà tuntun dẹ́ ayọ̀ lórí ọmọ dẹ́ ìmúlọ́ra dẹ́ ìwòsàn àtàlàfíà dẹ́ oúnjẹ ọmọ dẹ́ ìfọkànbalẹ̀ àtẹ̀mí gígùn dẹ́ o gbogbo ènìyàn tẹ́ wọ́ ìrẹ́ tọ́jọ̀rọ̀ gbàgbọ́ ó yẹ gbà o àánú tọ́jọ̀rọ̀ gbàgbọ́ ó yẹ gbà o ìrẹ́ tuntun gbà ìrẹ́ owó gbà ìrẹ́ ilẹ̀ gbà ìrẹ́ mọ́tò gbà ìrẹ́ ọmọ gbà ìrẹ́ ìbùkún gbà ìrẹ́ àṣeyọrí gbà ó yẹ gbà gbà. Lójú jẹ́ ń parí ọmọ rẹ òní káwé jìyà gbogbo òní yẹ ìlérí lára ọmọ rẹ ní parí oṣù yìí òní fọmọ rẹ tẹ́lẹ̀ tutù ọ̀la ìrẹ́ àjẹdọ́jú alẹ́ ó yẹ gbà o oṣù yìí kú wákàtí díẹ̀ ìrẹ́ rẹ ti ń bẹ níbẹ̀ ó yẹ gbà owó rẹ tó wà ń bẹ ó yẹ gbà ìrẹ́ ọmọ rẹ ó yẹ gbà ọmọ rẹ máa gba ìrẹ́ tó gbọ́mọ pọ̀n òní káwọ́ lérí fẹsẹ̀ jálẹ̀ o òní pòfo lórí ọmọ òní rogun àpọ́kú lórí ọmọ rẹ òní rogun àsúgbẹ́kẹ̀lẹ̀bẹ̀mú lórí ọmọ ayé òní fi ẹsẹ̀ bàtà kan sátẹ̀lé ọládùúgbò o àjọ tó ń dá láti january kò ní dàrú o ó yẹ lọ́wọ́ ṣọ ògo lọ́wọ́ ṣọ ẹ̀yẹ lọ́wọ́ ṣọ èyí ó yẹ gbàṣọ àánú o ọmọ máa dẹṣọ ọrọ o wàá rọ mọ̀rán níṣẹ́ ó ní fògo ọmọ rẹ pa tètè ní pàdé àwọn ayé ẹ̀rọ dún àdúgbò rẹ lórúkọ jésù náà bàrẹ̀ òní jáde lórí ọmọ rẹ ó yẹ ìwọ àtọmọ rẹ lọ pàdé ọlọ́rẹ tí ò ní fún yín ní wàhálà bó ṣuṣẹ́ parí wàá kájọ eré tọmọtọmọ bó ṣuṣẹ́ parí lẹ́kọ́ ayọ̀ sí fún ọ bó ṣuṣẹ́ parí aláàánú dìde sí ọ bó ṣuṣẹ́ parí ìrànlọ́wọ́ dìde sí yín bó ṣuṣẹ́ parí ọmọ rẹ máa rí iṣẹ́ yẹn bó ṣuṣẹ́ parí ọlọ́rẹ máa dìde sí ọ bó ṣuṣẹ́ parí iṣẹ́ dádì yẹn máa dìde dádì yẹn máa rówó náà o ẹ rówó mú délé o gbogbo ẹni tó ní ìlàkọjá lórí ọmọ ó dópin lẹ́ni o ó ní kun àtíkẹ́ ogun fún ọmọ rẹ láàrin ọmọláyé ògo ọmọ rẹ tayọ bó ṣuṣẹ́ parí òní rí àkóbá o ọmọ rẹ òní jẹ ẹ̀bùn mọ́mù gàrí o ẹni ẹlẹ́ni òní gbàṣẹ rẹ ṣe ní parí oṣù yìí ọmọ tó bá ti ń gbàdúrà lẹ́yìn kúrò lórí bẹ́ẹ̀ ni ọmọ lúàbí ọmọ rẹ kò ní bàjẹ́ ọmọ tó ṣèjọ wọ lọ́wọ́n òní gbélé ọlọ́wọ́ o òní rógún pé pàjáwìrì lórí ọmọ ayé òní jèrè rọ̀ lára ọmọ rẹ o ọmọ rẹ òní fọwọ́ tálẹ̀ lókùkù tábàtábà kò ní ta ọmọ rẹ lọ́fà ẹ̀yin tó mọ́ ti gbàgbé ọmọ rántí yín látòní lọ ẹ̀yin tó mọ́ yín ò gbé kọ́ọ̀lù yín yóò padà máa gbé kọ́ọ̀lù yín àwọn ọmọ tó bí yẹn wọ̀ ní sá fún ọ kò ní kú wọ nìkan o gbogbo ẹlẹ́ pariwo kó jẹ́ tẹ̀mí bẹ́ẹ̀ni tẹ̀lá iṣẹ́ ìlú òyìnbó mọ́tò tuntun ilé ńlá oúnjẹ ọmọ ara pípẹ́ iṣẹ́ tuntun owó okòwò àánú tó ṣòro gbàgbọ́ oúnjẹ ọmọ lemọ́lemọ́ oúnjẹ ọmọ léraléra kò ní rogo ọ̀pọ̀pọ̀ paradà òru o ó yẹ gba látàgbẹ́ dìde tó yára ayé ọmọ rẹ dìde ayé ọkọ dìde ayé ìyàwó rẹ dìde kò dáyé ẹrù àròkọ kan lórúkọ jésì wọlé rí kàn báyìí ìmọ̀lẹ̀ tẹ̀yí ọ̀kẹ́ tọmọtọmọ olóyún gbẹ̀tọ́ rẹ fún ọ ìran rẹ máa ṣe lóṣù yìí ìrẹ́ máa tẹ̀ ọ́ lọ́wọ́ lóṣù yìí ẹ̀mí ẹ̀dá ni dúró fàyè rẹ sílẹ̀ tọmọtọmọ odò iwájú rẹ yìí máa gbẹ agíju iwájú rẹ yìí ò ní rí mọ odi tó yí ọpọ yìí yóò wọ lulẹ̀ káṣẹ́ rọrùn láti dìde àánú rẹpẹtẹ yọjú sí wà tọmọ rẹ àṣeyọrí jaburata ó yẹ gbà lóṣù yìí òní rogun sọ́rí sọ́rí lórí àwọn ọmọ rẹ o òní rí fọ́tò ọmọ rẹ kó bú sẹ́kùn a mú ọmọ wa lọ sí àfihàn rẹ ní òkè ṣe yí jésù sálẹ́mù ká bẹ́ẹ̀ ni rẹ máa yí ọkà tọmọtọmọ iṣẹ́ níbi kò ní dáhùn lórí ọmọ rẹ máa pàdé onígbọ̀wọ́ rere o ọmọ aládé rẹ ò ní ṣiṣe ọmọ aládé rẹ ò ní jìyà ló jí ààyè fọlọ́run tọmọtọmọ ayọ̀ yóò wá ọ wá ìbùkún máa wọ̀ wá gbogbo ẹ̀yin olóyún ẹ lọ bímọ láyọ̀ ẹ̀yin oníbísí ọláyọ̀ yóò sọ nínú yín mo súre fún ẹ̀yin kọ́pàsì yẹn ṣàṣeyọrí o bèbè àṣeyọrí lẹwẹ̀ lórúkọ jésù ẹ̀ ní rogun ìbànújẹ́ o ó dẹ̀ máa dára fún ọ o ọmọ yín yóò ṣàṣeyọrí o congratulations to you torí pé eré kan ń bọ̀ láìpẹ́ yìí o jésù lọ wa ẹnjìníà.
6: Gbà tí a wá lọ sí Kọ́lá. baba sha se adura kan fun wa ni ojo yen adura yen po gidi go mo sunkun so lohun lohun olohun wa jeri agbara mo sha re en to send before 100,000
13: hallelujah
14: wa re ni ka abo asiri
13: amen isi ona ni church ti o tu pari isi o pe pon bele ni o ko sibi to ye ko wa bi ko che church ni ola ojo sunday ni na ni ki fun gbogbo eyan ni prophetic money owo ye wa lo fi si arin owo ni o a ma fi se didi so di pupo Olorun to mu wo jade lenu oja o ti sise iyanu sibe sibe wa wa tomo tomo tebi tebi ni ola pelu opo pe fo osu me to pari layo ati alafia bo le ni dale mo to wa ni segun ota logun se so fo olokada ko gbe lo ti sosi awon mo pakeye CAC ago mefa ni gbogbo eniyan ti debe wa je won omo o ore ta ma dale ni ore pari osu ni o ti mo pe ni ore ope eni be laye lo nda ore ope ripo da lori daddy mami ke to da loruko awon omo bo ti wu ko kere to fi dupe lowo olorun lati gbe program lo si pele to kan ko si je to le fi ranse ba je 2000 ba je 1000 ba je 500 ara bi ope ko ni tan ninu le yin o eyin ara le yoku di aro la ni ori radio adura ipari osu panbele ni ti ola olorun baba alabi ya mo
15: hallelujah
21: hello hello prophet 090 60 57 11 10 fun itesiwaju eto yi e le fi ore si do account details yi
22: never been this excited
21: 30 34 34 77 14 lekosi 30 34 34 77 14 fakeye emmanuel o ma gbe jade first bank
13: abiyamo a o ni ma bo jemo
2: from lagos this is
3: Jordan. 105.5 FM.
23: This is Jordan 105.5.
24: Station with a voice for

Eka aro baba mi o. Oruko mi ni Iyafin Comfort Abimbola. Ilu Osogbo. Mo dupa lowo Olorun pe emi na mo ri anu gba lose yi o. O to bi ose bi meji ba te ti so. Be ni pe yo sun ti awa yi ko to bi on 28 pe on 28 gangan pe enikan pe o a so testimony mo wa grab e mo ni emi ni to bi pe mo ti foju sona si birthday on 27 osun meyi lo bo si mo ni iwo Olorun se birthday fun me se birthday fun me to ti obi to lo o ba mi ni ni ara mo ni kun ya hospital o ru ga mi pelu omi je loju o nigba te so program te gbadura fa mo lojo ibi mo sa kunle si bi kan lo hospital mo si ami mo dupe pe todun o ba mi layo atalafia atawon atomo atoko mo dupe lowo Olorun ni ana Olorun jo mi loju mo gba ebun o fun mi ni gift owo o fun mi ni gift cake da baba mi mi o ge cake ri laye mi lati gba tan ti bi mi somo o wa jo mi loju wa muna me do pe ah mo be lowo oluwade se ti mo se ba de yi na iru tele mo tun gba awon gift mi na Olorun se yi mo gift won don fun mi mo ti yo ida meba mo ti yo ore mi tori mo ti pinu pe ko si owo ka ma fun mi ta fun mi lai se kan baye ni gbe nsise fun to je pe won fun mi ne pe ma ma yo ida meba ati ore fun wa Olorun se mo dupe ikeji baba mi nigba ti mo ni mo wa lord hospital yen mo ti so testimony mi yen me ti ba mi de o wa di pe omo mi yen ikulo ti wa nigba kan ni pe baya won ni ko lo si tishin hospital pe ibe na ti ma se to wa lara e ekun wa gbon mi mo ni iwo Olorun mi o fe ko mo to si operation ni o fe ko si operation sanu ni wa ni waju pepe ninu yara mi mo kepe olu o si da mi lohun gba ta si ma do hospital yen daddy mi ka si ma debe Olorun ko mu ma je mu operation yen o baje mo so operation mo da duro won toju e sugbon sibe sibe baba mi bo se toju e to Olorun ipe yin o gbo adura mi tori pe omi atoro mi ko ja mi owo mi lo wa ti mo lo fun gbàtà sí máa kó lọ hospital gẹgẹ ara ẹ ò tí ì yá ṣùgbọn gbàtà délé wà lómi àtòwúrò fún àti wíwẹ àti gbogbo ẹ ọlọ́ọ̀bá wà fẹlẹ gbé àìsàn náà jáde lára ọmọ yẹn ó yà mí lẹ́nu bàbá mi òòrùn tó lọ́ọ́ ń ṣe ojú omi lójú o nípa àtọmọ ni mo ti sun ẹ̀rí mi ẹ̀ tí ìbá gbé ẹ bá mi gbé eléyìí torí pé ohun tí ọ̀rọ̀ ẹ̀rí tó fi ká mi lára jù bàtà ẹ bá ń béèrè pé àwọn ló máa sọ ẹ̀rí màá sọ pé màá sọ ẹ̀rí kó mọ̀ di pé báyá a máa di ìdènà oore míì torí pé ẹ̀yìn kan sọ pé ẹ̀yìn tó lọ bá se lóore tí ò bá dúpẹ́ eléyìí tó ti ṣe kò ní bàjẹ́ ṣùgbọ́n èmi mi ò ní gbàgbọ́ mo fẹ́ máa gba oore Olorun níranira kí ìdè máa sọ ẹ̀rí mi níwájú Olorun ẹjọ́ ẹ bá mi gbé bí gbogbo ẹ̀rọ bàbá mi nígbà tó lọ bá mi fi náà gbé àìsàn náà jáde ó yà mí lẹnu tí mo rí báyìí pé ohun tó wà lára ọmọ ilé tó ń ga láàrún látòye ọjọ yìí Olorun ipè àti májẹmú Olorun comfort life mi ṣàrúgbó ọjọ bá mi ti jáde Olorun ṣe dúpẹ́ lọ́wọ́ Olorun bàbá mi Olorun bá mi sọ ọmọ náà di aláàyè ìkejì ọmọ náà máàṣì 28 bí ọjọ́ ó pósù méjì gerege lónìí ọmọ yẹn ṣe ìgbéyàwó ni mo fẹ́ kó ṣe mo fẹ́ kó rí ṣe ṣùgbọ́n lọ́la ìpè èyí tí mò ń gbàdúrà Olorun bá mi ṣe ní rọrùsẹ̀ Olorun lè bá mi ṣe ó lọ ní successful kò sí wàhálà mo dúpẹ́ lọ́wọ́ Olorun Olorun lè bá mi ṣe ó gba gbogbo ògo ìkẹta bàbá mi ẹjọ torí Olorun ẹ má ní ọrọ mi torí mo ti sọ ẹrí ṣáájú ẹ bá mi gbé ìkẹta náà ni wípé ilé tí mò ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ilé tí ò tẹ́mi lọ́rùn ni tí mò ń pèwé Olorun bámi pààrọ̀ ilé yìí ẹ wá sọ nígbà yẹn nínú prayer ìdájí tẹ máa ṣe nínú program ẹ ní àwọn kan o ilé kan gbé kò tẹ́ wọn lọ́rùn o Olorun gbalẹ̀ fún mi ó ní èmi ni o oṣù kọkànlá ọdún 2025 tó lọ yìí Olorun gbà lè mí fún mi ó wù mí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kìí ṣe ilé tara mi bàbá mi mo fẹ́ kí Olorun kẹ́ bá mi gbàdúrà kọ́ Olorun kó pèsè ilé tèmi fún mi bẹ́ẹ̀ dé èmi tọdún tó ń bọ̀ mo fẹ́ ṣe inú ilé tèmi bàbá mi ẹjọ́ torí Olorun ẹ bá mi gbé testimony mi kí ilé ṣe báàdé tèmi tọ̀tọ̀ ọdún tó ń bọ̀ nínú ilé tara mi ẹ bá mi gbàdúrà Olorun pè é yín á máa ó tì mí lẹ́yìn o kò ní padà lẹ́yìn mi àtìlẹ́yìn ọ̀dẹ́kúnlé lórúkọ yìí sojú ò ní sẹ́yìn o ilé ológo ni ẹ bàbá ilé ológo ni ẹ̀ ń lè papọ̀ ẹ̀ adébẹ̀ gbogbo adébẹ̀ ẹ̀ ní sọ ilé ológo
ipe yin ola yin oke lowo e ni re lai lai tori pe mo je gbadun mo je mo kodun to wa anu ipe yin baba mi o gba ti mo ti wonu ipe yin to je bi phone mo dara ko mu ipe yin mi koda mi o na la si nkankan tori pe olorun yin o jo mi loju nigba ki to do anu ipe yin ebi pa mi ya je mi sogbon nigba ti mo ti wonu ipe yin bayi o ki mo ti wonu ipe yin o ko si wa lona ba mu iya o mu damu ko ni waju mi lori omo lori ara mi lori oko mi olohun o se o e ba mi gbe testimony ni se baba mi mo dupe ba mi ki mama o jesu oluwa wa

0: kí n tó máa lọ sórí Facebook ni aago mẹ́fà láàárọ̀ yìí. Ẹ wo testimony bí ṣe ń ṣe wẹ́lẹ́wẹ́lẹ́. A tún lọ tẹ̀síwájú lórí testimony. Màá sì gbàdúà méje fún àwọn èèyàn láàárọ̀ yìí. Aago mẹ́fà sí aago méje ni lórí Facebook. Láàárọ̀ kùtùkùtù yìí. Sunday ọmọ kẹjẹgbẹ bí mo ṣe ń sọ látàárọ̀ ìpàdé tọ́lá only communal service ni. Agbára Olúwa ẹ mú bọ̀ nílé méjì méjì ni. Ìyẹn nìkan wá kọ́ gbogbo àwọn ọmọ wa pátápátá ni ó ṣe anniversary wọn ní agbára Ọlọ́run á bá wọn yọ̀ ìpàdé wẹ̀jẹwẹ̀ mú wá gé kéèkì àwa náà ńbẹ̀ńbẹ̀ tá a bá wọn ṣe ni yóò dùn pọ̀. Ẹnikẹ́ni sáwọn àgbàlagbà náà jẹ dáadáa àtàgbàlagbà àtọmọdé àjọ ṣé ìwé ìsọmọ lọ́wọ́ òbí ẹ̀ ni ọmọ lèmi náà gbogbo ṣe ń jẹ́ ti Ọlọ́run bẹ́ẹ̀ láṣì máa yọ àwọn ọmọ ó gé kéèkì ní ọ̀la anniversary àwọn ọmọdé ni Ọlọ́run níjọ́ mọ̀ rẹ̀ ó yọ sọnù.
1: Hello sir. Ẹ káàárọ̀ sá omi ọmọ yín láti UK ni o ní Liverpool fọ́nìkẹ́ lórúkọ ni. Èmi náà mọ́ àti lẹ́rìí òun mọ́ lẹ́rìí mọ́ tẹ̀ sísọ ẹ̀rí kan ríbọ̀ ẹ̀ gbé. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ètò ṣe fún mi o. Ní gbogbo last year láti bí September last year ni mo ti ń fòlè kú tí mò ń fọ́la dìde. Tó jẹ́ pé iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́ gan ẹsẹ̀ mi ti ń mì nbẹ̀ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Program tí ẹ wá ṣe ní January yẹn èmi náà wà nbẹ̀ mo dẹ̀ gbàdúrà mo sọ fọ́lọ́run jìjì pé kó jọ nínú àánú rẹ̀ kó fún ọ̀jẹ̀ kí n fò ní kú kó má jẹ́ ń fọ̀ ládìje mọ́ pé kí n lálàáfíà Ọlọ́run dẹ̀ ṣe fún mi ó ṣe àlàáfíà fún mi mi ò fò ní kú fọ̀ ládìje mọ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ètò tí wọ́n ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta òun ni theory test driving test tí mo ṣe mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Torí pé ẹ̀ẹ̀kan péré ni mo ṣe tí mo dẹ̀ pass mo dẹ̀ lẹ́nu tó jẹ́ pé ẹlẹ́ẹ̀karùn-ún tó ṣe báyìí ló ṣẹ̀ṣẹ̀ pass ṣùgbọ́n tèmi ò rí bẹ́ẹ̀ Ọlọ́run dẹ̀ ṣe fún mi mo ṣe fún mi ní ìrọ̀rùn ẹ̀ẹ̀kan péré tí mo ṣe báyìí òní kò pass theory test yẹn mo dẹ̀ ní ìgbàgbọ́ tí mo ní ìgbàgbọ́ wípé ìgbà tí mo máa ṣe practical test yẹn náà ẹ̀kan náà ni mo máa ṣe tí mo máa mú jẹ Ọlọ́run òjijì ṣe o. Ọlọ́run òjijì ṣe o. Ọlọ́run òjijì ṣe Ọlọ́run comfort life ó ń comfort ayé ni àtẹ̀mí àtẹ̀bí mi mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ ṣe gan-an ni o. Ọlọ́run àṣeyọrí arúgbó wòlíì ẹ ní fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ ẹ ò ní fàyà ṣiṣẹ́ ìránṣẹ́ ẹ ò ní fàbọ̀ ara yín gan ẹ ní fara yín gan ṣiṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run ò ní jẹ́ kí ìbànújẹ́ kankan kó ṣẹlẹ̀ sí yín ẹ ṣe gan-an mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run òjijì o ẹ bá mi kí má máa o ẹ ṣeun sọ.

0: yorùbá bá mi ẹ káàárọ sá èmi ọmọ yín lórí afẹfẹ ni o láti ìlú èkó ní nọmba nẹẹrin ní omi fún owó ẹ lánàá lèmi ẹsẹ wẹ omi tèmi lánàá tí èyí ìgbà tí máa wẹ omi ẹ ní ọjọ mọndé òdò rọ sí omi ìlè jáde mi wàá wẹ omi ẹ mọ sọ àmọ túùsẹ ni mo wá wẹ ìgbà tí mo wá wẹ lánàá tí mo wá lọ débi iṣẹ ẹbú àwọn tó ti pè mí tẹlẹ lọjọ mọndé pé àwọn fẹ fún iṣẹ kan tí wọn ṣe kí ati mo dé ìmọ pé nọmba wọn ò lọ mo tún wà pé kí ló fẹ ṣẹlẹ báyìí tí mo fi pàṣẹ lé ọlọdẹdẹ wà ní wẹẹsì mi níwájú iṣẹ bàbá mi lójijì ẹkọ bá pè mí pé kí wọn bá òun wo mọtò òun bá lọ wò ó pé kankan pariwo ń bẹ mẹkáníìkì ti ṣe wọn ọrẹ ṣe ń bá lọ gbé mọtò yẹn mo ṣàdé gbogbo mọtò dé ṣọọbù mo tu mo wò kan tí mo lè ṣe ń bẹ mo èdè padà báyìí kí ẹsẹ pariwo díẹ díẹ ọlọ ẹmí ẹkọ sọ fún mi pé kí n filẹ òun ti ṣe mo bá filẹ ìgbà tó jọlẹ tí mo start mọtò tí mo di mọtò padà ariwo yẹn bá lọ gbogbo mọtò dọrẹ ẹni tó ni mọtò òun náà tó start ẹ ó wò ó ní ẹ dùn pa bàbá mi in fact ọlọ́run bẹ bí tàtijọ́ àwọn aláṣẹ bá bí tàtijọ́ mọ́ ẹ ṣe bàbá mi ẹ ṣe o dúpẹ́ lọ́wọ́ yín o fún ìtọ́sọ́nà yín lórí ayé wa ẹ ṣe o bàbá mi ìpè babalọla ò kú ìpè comfort life ò ní kú o ẹ ṣe ọlọ́run kí má máa ò dábọ̀.
1: èmi ò jẹ́ gbogbo rásán lómìnira orí wọn ẹlẹgbẹ́.
2: gbogbo ẹ̀yin oní graduation mo ń bá yín yọ̀ lónìí o gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run àwọn kan ń graduate lónìí ẹnìkan ni wọ́n ń graduate ní fundamental class wọn wọ́n ń graduate from the fundamental bible school lónìí o lónìí ìgbà tí ó bá fi di aago bíi mẹ́wàá sí mẹ́sàn-án wọ́n bẹ̀rẹ̀ ìpàdé tiwọn lónìí rabaji gan ìwọ náà lè wá gba fọ́ọ̀mù tiẹ̀ náà àṣírí ni gbogbo lẹ́ni procedure ni ọlọ́run fẹ́ lù ọ́ ọlọ́run fẹ́ lù ọ́ so ọmọ technical know how ni báwo ni èèyàn ṣe máa ṣe opportunity ńlá lónìí ìwọ náà mo invite yẹ kó join graduation ceremony yàtọ̀ sí yẹn wá gba fọ́ọ̀mù tiẹ̀ náà àǹfààní aláìlẹ́gbẹ́ ni ìpàdé tọ́lá only communal service ni agbára olúwa ẹ̀mú bọ̀ nílé méjì méjì ni ìyẹn nìkan wá kọ́ gbogbo àwọn ọmọ wa pátápátá ni ó ṣe anniversary wọn ní agbára ọlọ́run á bá wọn yọ ìpàdé wẹ̀jẹ̀wẹ̀mú wọn á gé kéèkì.
3: ẹnjìníà. bàbá mi o èmi náà lẹ́rìí o mo lẹ́rìí mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tí ọlọ́run ń lò yín fún bàbá mi o wòlíì ni yín mi ò jẹ́ fi ìgbà kọ̀ọ̀kan fi yín sílẹ̀ èmi náà lẹ́rìí o mo rí iṣẹ́ ọ̀nà àti iṣẹ́ ìyanu ọlọ́run nínú omi tá a lo omi mẹ́wàá bí mo ṣe dé ṣọ́ọ̀bù lánàá àwọn tí wàá bá mi rajà ni wọ́n wá bá mi rajà bàbá mi mo tà lánàá bí ọlọ́run tún ṣe jẹ́ agbára ẹ̀ tó ń ro òjò òjùkú ó ń ro òjò àárín òjò yẹn ṣiṣẹ́ bí mo ṣe lo omi yẹn tó mi ò lọ ṣẹ́ mi ò lo kọ̀ọ̀kan fi wẹ̀mọ́ kan fomi yẹn lásán mo fi wẹ̀mọ́ dá sórí mi mo wá mú àná tí ọyìn mo fi para mo wá sọ fún arúgbó ọjọ́ pé bàbá bí mo ṣe ń lọ ẹ̀mí mímọ́ wòlíì rẹ wọ́n ti súre sínú omi mi jẹ́rì agbára rẹ mo dé ṣọ́ọ̀bù ọlọ́run jẹ́rìí gbogbo agbára ẹ̀ ó fi agbára rẹ̀ ẹ̀wọ̀n ní gbogbo ọ̀nà ó yà mí lẹ́nu èmi tó jẹ́ pé tí bá jókòó sí ṣọ́ọ̀bù nígbà mí báyìí kò ní sẹ́ni tó máa ya wọ́n jù mí àwọn èèyàn tí mi ò tiẹ̀ tó wá mọ̀ rí àwọn èèyàn tuntun mìíràn wọ́n wá rajà lọ́dọ̀ mi bàbá mi ẹ̀rí mi rèé o ẹ bá mi gbé o mo dúpẹ́ o omi yìí ṣiṣẹ́ tó láti ní oògùn lẹ́ ń ṣe oògùn yín ẹ jẹ́ kó máa ṣiṣẹ́ o ẹ bẹ̀rẹ̀ sí ń ṣe o mo ní ìgbàgbọ́ nínú oògùn yín tẹ̀ ń ṣe o ẹ bá mi gbé ẹ̀rí mi o mo ti máa ń send testimony ẹ̀ kí n gbé ẹ bá mi gbé tèmi o ẹ bá mi gbé o ẹ ṣeun bàbá mi ẹ ṣeun.

0: ọ bàbá torí pé ẹ ṣe. Mo gbé ọkà ọ bàbá torí pé ẹ ṣe. First of all, mo fẹ́ kí dada ní ẹgbà ìpè ọ̀sán máa náà sọ lọ́jọ́ Sunday. Adúpẹ́ lọ́wọ́ yín gan sir, thank you very much for accepting the call. Thank you, God bless you. Lákọ̀ọ́kọ́ orúkọ mi ni èmi ni ọmọ yín kékeré yányán lórí afẹ́fẹ́ Adékúnlé Busayo Olamide Ìdolú Aṣèlélé láàrin prayer omi 1-10 yẹn. Ó ní Sunday tó tẹ̀lé Sunday service tá a ṣe kó tó dípa bẹ̀rẹ̀ program olómi yẹn. Ẹgbẹ́ni sókè ní church mi ní jó unlike me máa ń jó gan praise and worship máa ń jó gan òkun tó Jésù. Àwọn tó bá wà mí tí mo máa ń dúró tí wọ́n máa ń bú mi pé lọ́wọ́ yìí kí ló tiẹ̀ ṣí ẹ̀. Bọ́jọ́ Sunday yìí mi ò jó torí pé inú mi ò dùn dáadáa. Mo ti ń lọ fún interview non stop back to back up and front jẹ́ pé ìkankan kò gbọ́n sí. After Sunday yìí mo jáde gan nínú sáfíìsì lọ́jọ́ Sunday ni mo lè ṣe tán torí mo ń sunkún nínú ìdẹ̀kẹ́ káwọn ọmọ sọpọ̀ kí ló ṣe mí kí ló ṣe mo jáde tí mo rí. Àyẹ̀wò ṣe di Monday tí mo ṣe àkọlù kan tí ṣe ní kí n máa bo kìnìkan pé kí n wá rí zone 9 láì ṣe interview láì ṣe kankan. Ẹni tó ní bí tí mo fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ wọn ni aráàlú òyìnbó ni ó dẹ̀ ní ìdọ̀mọ́ agenti mo ṣàlọ́. Wáì tí mo wà bẹ́ẹ̀ tán ń yà mí pé ẹni tí ọ̀gá ní kó wá ó ti dé o. Bí o ti ṣe pè mí bí ibòmíì náà nìyẹn pé hello Mrs. Busayo congratulations you can now start at Greenfield microfinance bank kìnìkan ṣàgbà mẹ́sẹ̀jì mo ṣáà sọ fún mi pé mo bọ́ pé mo ti dọ́. So mo ṣáà mo pe gbogbo ara ṣe pé iṣẹ́ méjì ló jáde lẹ́ẹ̀kan náà ni mo tí mo fẹ́ mú méjèèjì òkun wà ní evangelism group náà. Mo sì rí ṣáà ní tọ́kàn mi bá ti mú ni kí n ṣe so mo ṣáà ti bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí finally mo dúpẹ́ lọ́wọ́ Jésù lónìí o lónìí náà why then gbàdúrà lówó igi. Mo receive 60,000 lọ́wọ́ boyfriend mi and mo rántí pé last time tí mo gbà yín sọ̀rọ̀ mo sọ fún yín pé last owó tí mo fẹ́ send yìí o ni last ìdá mẹ́wàá mi cause amount of job mo ń sunkún nínú wẹ́sùn tí mo rí ẹgbọ́ mo ní ìsinmi dúpẹ́ lọ́wọ́ olúwa ti pèsè iṣẹ́ gidi fún ọ̀nà tẹ́lẹ̀ gidi because at some point mo máa ń sunkún bí ṣége mi ń dá owó kan gidi kankan láti rí bóyá 2 months báyìí tí màmá dáwó báyìí mo ṣáà rí wọn àdìde ní fún 500 mo lónìí mo dúpẹ́ olúwa ò ṣe mo dúpẹ́ thank you very much daddy god bless you. Ẹ má máa ìdìtẹ̀ tí mo ní ipò gbogbo ẹjẹ ẹ bá mi gbé.
1: Gbogbo ẹ̀yìn ènìyàn dìde ẹ jẹ́ kí àwọn ènìyàn 250 kí wọ́n dìde wá náwó ẹ̀ méjèèjì sókè wá ní bàbá

0: o gbadura lori emi ati iwo abu daju
1: amen
0: in the name of Jesus
1: yes.
0: Ogun ayo ni bori e.
1: I will never come.
0: Wale kesa.
1: Amen. Triumph always.
0: Jesus Oluwa wa.
2: Amen.
1: Jesus name
0: Mama. Obisa.
1: Lukesa.
0: A fe gbadura.
1: We want to pray.
0: So te ri.
1: Did you see?
0: Igbara Oluwa.
1: Don't come on.
0: Jijara ti mu eje Jesus.
1: Into the flesh and blood of Jesus.
0: O le mo ye o dada.
1: You may not understand it well.
0: Mo so fun po se wo so.
1: I told you that it heals.
0: Odokunrin kan.
1: A young man.
0: Ni church wa ni apata.
1: In a branch apata.
0: O se testimony kan.
1: A testimony.
0: Mo fe ko gbo testimony.
1: I want to listen to that testimony. After it.
0: Wa yan nana e.
1: I'll not expatiate.
0: Ba se fe ni.
1: Wa
0: mo pe
1: you know that
0: o se pataki fun.
1: It's very important for you Jesus. To take the flesh of Jesus.
3: Ojojuma Olorun ijogbe Christi. Te ja ki mo ri agbara. Wa ni mo ara ti eje Jesu ti an ba ni osese. Mo je ni kan to ni alera ina eje ti won pe ni hepatitis B. Ara lati odun 2010 ni sukesan mo ti mo ni ile mi san usage ti mo si wo ti mo ko fun mi fun igba die ni odun 2011 ki do pin pe mi o nilo lati ma fi igba wi mi bi ara mi se re ebun lilo mo da mo lilo ebun ju lori 2011 mo si fi igbagbo mi si odo olorun pe ohun gbogbo lo le se tori mo mo pe ki se asete ojo kan lara omo ijo se ni ba e ka ti apata lati ba ti olorun ti ti won baba won se ni ba gbe ka yi kale ni apata mo si dara po mo ijo yi ti ba gbo mi si da po mo awon yan se olorun ti olorun lo fun wa nibe lati gba na ṣugbọn lati gba ti mo ti ri orisirisi apẹrẹ igbagbọ iye mi ko si bebe anira to wa ninu ara mi lati ọdun 2010 nítorí mo jẹ ti gbà wípé mi náà lera kankan lára àyàfi ìgbà tó di inú oṣù kọkànlá ọdún 2025 tí mo gbọ́ ẹ̀rí àti ọ̀rọ̀ ọlọ́run nípa ara àti ẹ̀jẹ̀ jésù tí mo sì gbọ́ díẹ̀ nínú agbára tí wà nínú ẹ̀jẹ̀ jésù láti ẹnu ìránṣẹ́ ọlọ́run oníṣẹ̀yẹ tí wọ́n sì pe ẹ̀jẹ̀ jésù ní arúgbó ọ̀run lọ́jọ́ náà ọjọ́ ìsinmi yìí gan ni wọ́n ti pè mí ní àlàyé kan lára mi láti ọdún 2010 tí mo sì dáwọ́ ogun ìdúró ní 2011 ọjọ́ ìgbàgbọ́ ni mo bẹ̀rẹ̀ sí ní gbé àlera mi sórí ara àti ẹ̀jẹ̀ jésù tí mo sì nígbàgbọ́ wípé arúgbó àwọn ọjọ́ ń pè yìí yóò ṣe àwòtán ara mi tí bá ti gba ara àti ẹ̀jẹ̀ jésù tán ní ilé ìjọsìn lọ́jọ́ ìsinmi mabudé nínú ẹ̀jẹ̀ jésù sí inú omi ìyanu eré ni mo gbé lọ ní gbogbo ìgbà tá bá ti gba ẹ̀jẹ̀ jésù tí mo máa ń mu nígbàkigbà tá bá ti wò mí tí bá ti délé ṣùgbọ́n nígbà tó di oṣù kẹta lọ́dún 2026 ká tó gba ẹ̀jẹ̀ jésù tó oṣù kẹta ọ̀rọ̀ iṣẹ́ ọlọ́run bẹ̀rẹ̀ ayẹni wọ́n sọ fún wa pé ọkàn tí a fi gba ara àti ẹ̀jẹ̀ jésù lóṣooṣù ó ṣe pàtàkì àti ìgbàgbọ́ tí a ní nínú ẹ̀ lè jẹ́ kó ṣe iṣẹ́ ìyanu tí a retí lágbára wa kété tá a gba ara àti ẹ̀jẹ̀ jésù tán ọ̀rọ̀ṣẹ́ ọlọ́run bẹ̀rẹ̀ ayẹni ṣùgbọ́n àníyànjú síwájú sí pé ẹnikẹ́ni tó bá ní àìlera kan ní agbára rẹ̀ tó farasin pé ó dá kí wọ́n ní bẹ́ẹ̀ ṣe àyẹ̀wò ilé ìwòsàn láti lè máa bí tí àìlera yìí náà ó dé dúró èmi náà gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ yìí ní ọjọ́ ajé tó tẹ̀lé ọjọ́ ìsinmi yìí mo padà lọ sí ilé ìwòsàn usage níbi tí mo ti sá kúrò láti ọdún 2011 mo ti ṣe fún àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn yìí ní iṣẹ́ ṣe nípa pípa ń wá ẹ̀rí pípé mo ti jẹ́ ìkan lára ẹni tó ti gba ìtọ́jú bẹ̀rẹ̀ torí káàdì tí wọ́n fi máa ń wá àwọn tí olùdánimọ̀ wọn bẹ̀ èmi ti sọ́nù tipẹ́sipẹ́ nígbà tẹ́mi ò ní lọ́kàn wípé mo tún lè padà síbẹ̀ mọ́ nígbà tí ọlọ́run jẹ́ kí wọ́n rí àwọn àmì ìdánilójú pé mo jẹ́ ìkan lára àwọn tó ti gba ìtọ́jú nílé ìwòsàn usage yìí mo sì lọ ṣe àyẹ̀wò mẹ́fà nígbà tí àlẹ́ yìí Isaiah wa koko so pe mo ni ara yi. Sugbon ko fi be ni agbara. Meji ni mu ayo mi fa yi so pe idamani di logbon ni ara je ni agbara mi. Tileta to ku ni mo fa so pe iru ya yi gidi ni awon isineta je. Pe ko se iru ti o mu ifoya tabi gbe dani ara. Dókítà béèrè ìgbé tí mò ń lò mo parọ́ fún dókítà pé ogun tí mo ti kọ̀ sílẹ̀ láti ọdún 2011 ohun mò ń lò ṣùgbọ́n lójú ẹsẹ̀ tí mo ti parọ́ ìtọ́ ni ẹ̀rí ọkùnrin yẹ kí n gbádùn kíákíá ni mo sáré jẹ́wọ́ fún dókítà pé irọ́ ni mo pa ọ́ kó forí jì mí wípé arúgbó àrùn ni mò ń lò láti bí oṣù márùn-ún sí mẹ́fà sẹ́yìn dókítà béèrè pé kí ni ó ń jẹ́ arúgbó àrùn mo ṣàlàyé fún un dókítà béèrè ìjọ tí mò ń lọ sọ fún pé ìjọ ṣe débà ni mò ń lọ dókítà lẹ́rùn músẹ́ dókítà ní pé kí lóde tí ìgboyà àwa ọmọ ìjọ ṣe débà ṣe pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ ni wípé a ní ìdánilójú nítorí pé òun ní díẹ̀ nínú àwọn tí òun tọ́jú tó jẹ́ ọmọ ìjọ ṣe débà ṣùgbọ́n lẹ́yìn àyẹ̀wò tí wọ́n bá sọ pé ọmọ ìjọ ṣe débà lọ́hún ìyàrá ìlú máa ń jẹ́ fún òun bí òun ṣe jẹ́ dókítà pé ìgbàgbọ́ àti ìgboyà wa dá wa lójú mọ́ àwọn àpẹẹrẹ ìgbàgbọ́ tá ń lò dókítà ní rẹ̀ fàlànà orí gbà láti bí ọdún 2011 tí mo ti dá wa lólogun dúró tó bá ṣẹ̀mọ̀ títọ́ ní nǹkan bíi oṣù márùn-ún sí mẹ́fà sẹ́yìn ó ní àìmọye àwọn tó ń fi ojoojúmọ́ lóògùn tí èsì àyẹ̀wò wọn kò dá tí ó ti tẹ̀mí rárá dókítà tún gbà mí níyànjú pé kí n tara lóògùn ní lílò nítorí pé nípa lílo oògùn yìí ó ṣeé ṣe kí ìdá 25 yìí kó tún wálẹ̀ sí dókítà gbà mí níyànjú síwájú sí pé kí n máa fi àrílẹ̀ ní ẹ̀ẹ̀kan ọ̀kẹ́rẹ́ tán lóṣù láti wá máa ṣe àwọn àyẹ̀wò láti lè mọ ibi tí ìdá 25 yìí yóò ti wálẹ̀ dé dókítà ní tó bá ti dé ìdá mẹ́wàá ó ti di pé kò sí irúfẹ́ àìsàn bẹ́ẹ̀ àbí àlera bẹ́ẹ̀ ní àgọ́ra mọ́nù ìlọ́pàá mi rí o mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣe dẹ́gba tó jẹ́ kí mo rírí àti agbára tó wà nínú ẹ̀jẹ̀ jésù tí mo ń gbà ní oṣooṣù tí mi ò kàn máa gbà lásán mo sì dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ó pe bàbá wa ṣe dẹ́gba bàbá sì jẹ́ tí ìpè wọn sì ṣiṣẹ́ nínú ayé àbá tí ajé alátẹ̀lé wọn mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àwọn ìránṣẹ́ ọlọ́run tí ọlọ́run lò lábẹ́ ìpè bàbá ṣe dẹ́gba àdúrà mi sí gbogbo wọn ni pé ayé kò ní da ìrìn àjò oníkálukú rú ìdọ́gba mi rí o aleluya.
2: Tá a bá rí agbára ìsàn ní ara rẹ̀
1: mo
2: pàṣẹ ní orúkọ jésù ti nasẹ́ntì
1: òye
2: jáde in the name of Jesus wà di aṣẹ́gun ogun ò ní borí ẹ̀ wà náà lékè sá jésù olúwa wa ẹ já wà àkọsórí mo wà ní owó ìfihàn orí kejìléní ogun ẹsẹ̀ ogun Revelation chapter 22 and verse 20 owe bayi pe
1: he says that
2: ewu tele mi
1: say after me
2: eni to jeri kan won yi wipe
4: eni to jeri kan won yi wipe
2: ni toto emi nbo kankan
4: emi nbo kankan
2: amen
4: ma bo
2: jesu oluwa ni igba keji
1: second time
2: eni to jeri kan won yi wipe
4: eni to jeri kan won yi wipe
2: ni toto emi nbo kankan amen
4: ma bo
2: jesu oluwa ni igba keta jakapo 1 2 go
4: eni to jeri kan won yi wipe
2: ni toto emi nbo kankan amen ma bo jesu oluwa o gbadura
1: I pray
2: ìpadàbọ̀ jésù lẹ́ẹ̀kejì
1: coming back of the second coming of Jesus Christ
2: èmi àti ìwọ
1: you and I
2: mo gbàdúrà
1: I pray
2: kí koro ojú ẹ̀ kọ́ni kọjú sí wa
4: amen
1: I will not face the bitterness of his face
2: ni sọlénu
1: amen
2: ni sọlénu
1: amen
2: mẹ́yàn bá jèrè gbogbo ayé tó bá sọ
1: ẹ̀mí
2: kí ni òun náà gan
1: tí ó fi ṣe
2: pàṣípààrọ̀
1: ẹ̀mí rẹ̀
2: mo gbàdúrà
1: I pray
2: èmi àti ìwọ
1: ni
2: sọlénu
1: amen
2: in the name of Jesus
4: amen
2: ayé rà dìde
1: amen
2: wà á dẹ̀ ṣe bí ọba
1: amen
2: jésù Oluwa wa.
1: Amen.
2: O gbadua.
1: Gbogbo
2: eyin olojo bi
1: oni. All to the birthday celebrants.
2: Oni wedding anniversary.
1: People celebrating the anniversary. Owo
2: Olorun ati ibukun re.
1: The hand of God and His mercy.
2: Atoju re.
1: And His favor.
2: O si awari re.
1: We locate you.
2: O soro re dayo.
1: Ori
2: e ko ni gbagbo.
1: You know about Ivu.
2: Igbeyawo re yo ni ibukun la.
1: Marriage we have a great.
2: Ojo ibi odojo ayo fun o.
1: Ona
2: la fun. Wari owo Olorun. Jesus Oluwa wa.
1: Amen.
2: Ya ki
1: awon
2: oni birthday oni.
1: The birthday celebrant.
2: Of
1: today, with them, we have just been
2: in the
1: wedding
2: anniversary.
1: I pray for you in the name of Jesus Christ Nazareth, the very blessing of God and His mercy, His favor, in the name of Jesus.
2: Come
1: to your life, come to your marriage, come to your
2: marriage,
1: come to your
2: marriage,
1: come to your marriage, come to your marriage,
2: come to your marriage,
1: come to your marriage, Lord.
2: Celebrant meji lo
1: ambi. We have to celebrate yesterday.
2: Pastor Adesola Philip.
1: Pastor Adesola Philip.
2: Happy birthday to you.
1: Happy birthday to you.
2: Adesola Adenike.
1: Adesola Adenike.
2: Happy birthday to you.
1: Happy birthday to you.
2: Loruko Jesu mo
1: gbadura. In the name of Jesus Christ. Goodness and mercy. Divine blessing. Divine help. Will come to your life. Will make you happy. You have rest of mind.
2: Happy birthday.
1: Happy birthday.
2: And happy wedding anniversary.
1: Happy wedding anniversary.
2: Loruko Jesu e ma ara anuba.
1: Amen.
2: Bless our prayer boy.
1: Bless the symbol of faith.
2: Mo gbe je Jesus
1: o
2: ya gbagbara
1: amen
2: aye adide
1: amen
2: wa de ranu ba
1: amen
2: Jesus Oluwa wa
1: amen
2: o ju se ne kan bi da loju bayi
1: pe
4: e mi gogo le ri ko
1: testify

0: Jordan, 105.5 FM.
1: Ẹ kú bójú ọjọ́ ti rí ní gbogbo ibi tí ẹ ti láǹfààní láti máa gbọ́ mi ní àkókò yìí. Orúkọ mi ni ọmọọba Dede Jademuyi wa kọ́kọ́rọ́ ọ̀rọ̀ tí mo jẹ́ aṣojú fún iléeṣẹ́ Shefa Homes and Properties. Ṣáájú ẹ kọ àwọn nọ́mbà yìí sílẹ̀ torí pé.
2: On social media, Facebook Jordan 105.5 FM, Twitter Jordan 105 FM, Instagram Jordan 105 FM Lagos. Listen on the go at www.jordan105.
1: Ẹni 88541. Ìròyìn ńlá kan ni mo mú wá fún yín o láti iléeṣẹ́ Shefa Homes and Properties. Iléeṣẹ́ tó ń sọni donílé donílẹ̀ pẹ̀lú ìrọ̀rùn. Kékeré alákan a máa ní lórí ọ̀gá ni kán láwùjọ òkúta. Àlárì ni bàbá aṣọ, olóògbòjò ni bàbá egungun. Ìròyìn ayọ̀ tí mo mú wá fún yín ní ti Iléyà Special Promo tó ń lọ lọ́wọ́ ní Shefa Homes and Properties pẹ̀lú san díẹ̀ díẹ̀. Àwọn ilẹ̀ wa tó ń gbóná lọ́wọ́lọ́wọ́ tó ń gbóná fẹlifẹli ní ti Lush Havens Home tó wà ní Mọ̀jọ́dá ní Ẹ̀pẹ́. Kì í ṣe ilẹ̀ olómi o, tó dà kì í ṣe inú igbó rárá, kódà kò jìnà títì márosẹ̀ rárá. Àwọn landmark wa fún àrídájú ni Yaba Tech, Ẹ̀pẹ́ Campus, Lagos State University of Education, Michael Otedola College of Education, Ẹ̀pẹ́ Resort and Spa. Bí ẹ̀dínkù ti ṣe dé bá àwọn ilẹ̀ wa látàrí Iléyà Special Promo, bẹ́ẹ̀ náà ni san díẹ̀ díẹ̀ tún wà lórí àwọn ilẹ̀ wa káàkiri. 500 square meters wa jẹ́ 5 million naira. Ní ìgbà tí 300 square meters wá jẹ́ 3 million naira. Bẹ́ẹ̀ bá ti san 500,000. Ẹ máa bá iṣẹ́ lọ lórí ilẹ̀ yín. Lọ́gán ni ẹ gba location yín tí ẹ ó sì máa san ìjókù láàrin gbèdéke ọdún kan ló bá tán. Fún ti promo bí ẹ bá ti ra ilẹ̀ plot kan lásìkò yìí, a ó fún yín ní ẹran àgbò ńlá kan fún ọdún. Ìyẹn ẹran àlájì ni o, kì í ṣe ìkérègbè tàbí ọmọ ẹran. Àwọn ilẹ̀ wa tó wà ní pápáláńtó, ó wà ní Àlàáfíà Park and Garden, pápáláńtó ní Ifọ̀. 1 million naira ni 500 square meter, 600,000 ni 300 square meter. Bí ẹ bá ti san 100,000 péré, ẹ ó máa bá iṣẹ́ lọ, ẹ sì san ìyókù tán láàrin ọdún kan. Kì í ṣe ilẹ̀ inú igbó rárá o, àwọn landmark wa ni Government Science and Technology, Ìlàrò Poly, Lafarge Cement. Ẹ ó fi ojú yín rí àwọn nǹkan tí ẹ fẹ́ sanwó rẹ̀. Bí ẹ bá ti ra one plot of land ní Àlàáfíà Parks and Garden ní pápáláńtó Ifọ̀, ẹ ó gba ìrẹsì àpò kan tí ẹ ó sì gba òróró tí ẹ ó fi sè é. Bí ẹ bá wá ra éka kan ní pápáláńtó tí ẹ ṣe deposit 500,000, ẹ máa gba odidi àgbò ńlá kan bẹ́ẹ̀ bá ti lè ṣe deposit 500,000 naira. Ṣé ẹ rí wípé ìrọ̀rùn ńlá iléeṣẹ́ Shefa Homes and Properties ni wọ́n mú wá fún wa. Àwọn ilẹ̀ wa kò sí nínú aginjù tàbí inú rà rárá o, kódà kò jìnà sí òpópónà márosẹ̀, kò sí wàhálà ọmọ nílẹ̀. Ohun tí agbẹjọ́rò wa wà lórí àwọn ilẹ̀ wa fún àrídájú. Ṣé ẹ wá rí wípé bí ogun ẹni bá dalè lójú, à ń fi gbárí ni. Bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ Shefa Homes and Properties fún àwọn gbajúgbajà nígboro, àwọn lọ́lá àwọn ẹni yìí, wọ́n sọ fún yín pé iléeṣẹ́ tó fi gbọ̀rọ̀ jẹ kà ni. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wà ní diaspora tẹ́ ẹ̀ ń gbọ́ wa, ìyẹn tẹ́ ẹ wà ní òkè òkun tó wù yín láti ní ilẹ̀ ní Nàìjíríà, àǹfààní wà fún yín o pẹ̀lú ẹ̀rí àrídájú. À ń ṣe property consultant, property management, developer, building engineering, property filling. Bí o kò bá jìn ilá òkè

0: Facebook Jordan
1: Wada Odogo
2: 05.5. The new God ministry, center of new glory. The deal is that
0: FM, Twitter, Jordan 105 FM, Instagram, Jordan 105 FM Lega.
3: Àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí a máa fi wọlé sí ọ̀rọ̀ bàbá wòlíì òun ni eléyìí 09067342441 09067342441 ṣèyẹlé ní èkejì leléyìí 09011670740 gbọ́ lẹ́ẹ̀kan sí 09011670740 0840 àti 081 86 85 04 04. Gbọ́ lẹ́ẹ̀kan sí 081 86 85 04 04 pẹ̀lú 080 33 37 82 54. Jẹ́ kí n tú pẹ̀lú ẹ̀kan sí 080 33 37 82 54. Ilé tó kẹ̀rẹ̀ lélẹ́yìí 080 630 923 07. Jẹ́ kí n tú pẹ̀lú ẹ̀kan sí 080 630 923 07.
1: Àṣẹ kì í bẹ̀bẹ̀.
4: Yes, Lord.
1: Lórúkọ Olúwa, ìràwọ̀ ẹ gbórí sókè.
4: Amen.
1: Òní ṣe dádúró.
4: Amen.
1: Ohun kankan ni mo fẹ́ kí o mọ̀. Sáré gbàdúrà kan yìí. Ẹ pé orúkọ Jésù lẹ́ẹ̀kan. Iná ọmọ ò gbọdọ̀ jó mi.
4: Iná ọmọ ò gbọdọ̀ jó mi.
1: Mama ìwà náà làdúrà yẹn o. Iná ọmọ ò gbọdọ̀ jó mi.
4: Iná ọmọ ò gbọdọ̀ jó mi.
1: Ẹbí yá mọ́dà. Iná ọmọ ò ní jọ. Kò ní jọ ẹ, kò ní jọ ẹ, kò ní jọ ẹ, kò ní jọ mi. Jésù Olúwa wa. Iná ọmọ ò ní jọ. Gbogbo àwọn ọmọ rẹ. Máa kó fótó wọn wá. Ní àárọ̀ ọ̀la, ìwọ náà mú ti ẹ̀ dání. A máa gbàdúrà sí, ó máa nà sókè níbikíbi tó bá wà. Máa máa ju àdúrà sí àárọ̀ ọ̀la ìyàtọ̀ owó dé onírin ní ọ̀nà Korodú yìí. Ṣọ́ọ̀ṣì
4: bọ́sùn.
1: Mo fẹ́ kó gbọ́ nípa ẹ̀ sí di àdókè lọ́hùn.
5: Mo fọ́ láṣẹ yẹrí oyá lọ́jọ́ Sunday ọ̀sẹ̀ yìí. Ọlọ́run Adé ni Yomi fẹ́ ṣe wọ́ndà.
6: Àjọ ìsinmi aláṣeyọrí ńláta aago méjì òwúrọ̀ sí mọ́kànlá. Káwọn èèyàn yóò tún ti máa ní ìrí ìfọwọ́kọ lọ́rùn. Láti gba àṣẹ àtagbára fún àṣeyọrí lọ́sẹ̀ tuntun. Wòlíì Màtíọ́ Adéníyí òní ni Ọlọ́run sọ fún pé gbogbo ẹni máa bára hàn lọ́jọ́ Sunday. Òun máa bá wọn dá máa jẹmu àṣeyọrí nínú àjọ ọ̀sẹ̀ yìí o. Gbogbo agbára tó ń jẹ́ òṣìṣẹ́ bí erin jẹjẹ ìlérí. Ọwọ́ iná àdúrà máa tẹ̀. Ìwọ máa dòmìnira. Wàá gba àṣẹ tó ń ṣe àṣeyọrí ní gbogbo ọ̀nà. Àpá wòlíì máa jẹmu àtàwọn olórin ẹ̀mí ló máa pẹ̀lú wòlíì. Màtíọ́ Adéníyí òní ṣiṣẹ́ ìrẹsẹ́ tí bàbá ó sì máa pàṣẹ. Àṣeyọrí sáyé gbogbo aládùúwà. Látàgọ́ méje òwúrọ̀. Nínú ìjọ The New Gods Glory Ministry Lot 712. Àlọ́jì Korodúrò Church Bus Stop owó ní onírin ìlú Èkó. 08033378254. Bí wọn náà bá lè farahàn lọ́jọ́ Sunday. A máa dòròrò àṣeyọrí ilé olórí. Òní ṣàṣẹ tí mo lórúkọ jẹ́.
1: Mo wọlé padà. Mo rán àṣẹ jáde. Mo wà ní fi ẹ pamọ́. Bíbélì sọ nǹkan kan. Ní koríta yìí nínú ìwé First Samuel 19 ó sọ̀rọ̀ yìí ní line 1-3 ẹgbẹ́ ọ̀dọ́ wí. Yes.
4: Sọ́ọ̀lù sì sọ fún Jonathani ọmọ rẹ̀.
1: Bẹ́ẹ̀ ni.
4: Àti fún gbogbo àwọn ìránṣẹ́ rẹ̀.
1: Ìránṣẹ́ rẹ̀.
4: Pé kí wọ́n pa Dáfídì.
1: Ẹ pa Dáfídì. Ta ló ní kan pa ẹ́.
4: Ọ̀pọ̀
1: ẹlẹ́gbẹ́ ẹlòmíì ọ̀tá rẹ̀ kan dúró bẹ́ẹ̀ a máa pa. Listen, àwọn tó ń pa ìràwọ̀ ènìyàn. Àwọn tó súnmọ́ yẹn ni.
4: Bẹ́ẹ̀ ni bàbá.
1: Ṣẹ́gun ọmọ ṣá. Nígbà míì, ọ̀gá máa pa ọmọṣẹ́. Ṣẹ́gun ọmọ ẹ̀.
4: Àgbọ́yé sá.
1: Nígbà míì, ọmọṣẹ́ máa rán ọ̀gá lọ́ọ̀rùn.
4: Bẹ́ẹ̀ ni bàbá.
1: Àṣírí mo sọ fún
4: yín.
1: Ṣé ẹ gbọ́ mi mọ̀ ṣá? Kí ni ìdí tó fi ń pa ènìyàn? Wọ́n máa pa ènìyàn nítorí àyànmọ́ ẹ̀. Wọ́n máa pa ènìyàn nítorí ògùn ẹ̀. Wọ́n máa rán èèyàn lọ ibojì nítorí ẹrù. Ògo tó rí wá sáyé. Ẹrù ògo tó rí wá sáyé. Wọ́n máa rán ọmọ ológun lọ bojì nítorí ìlara ìyá ẹ̀. Àṣírí nìyí o. Ṣẹ́rí ẹ̀yin tẹ́ ẹ gbọ́ mi lórí rédíò yìí. Mo kí yín o. Níbi kí ọdún mọ́tò ló wà. Inú ilé ló wà. Mo kí yín. Bí àjọ ríra lọ́la. Èmi ni wòlíì Adéníyí ọmọ òní. Mo ń pè ṣe ìpàdé àárọ̀ ọ̀la ni. Ta ló fẹ́ pa mí? Bẹ́ẹ̀ ni sà. Ta ló fẹ́ jọ ìyá mi sùn? Ta ló dá ìyá mi dúró? Tó fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ lé mi lórí? Àṣírí ni mò ń sọ fún yín o. Ṣé ẹ rí ẹlòmíì bó ti sọ fún tó? Ṣé wọ́n pé ọmọ ẹ̀ tún fọ mẹ́sàn-án ọ̀dọ̀ ọmọ ẹ̀? Ẹgbẹ́ ọtí bẹ́ẹ̀ ni wí o. Àṣírí ni kí tó wọnú àdúrà. Gbọ́n tó wí yẹ.
4: Ó ní ṣùgbọ́n.
1: Ó ní ṣùgbọ́n.
4: Jonathani ọmọ Saul.
1: Jonathani ọmọ Saul.
4: Fẹ́ rẹ̀ Dáfídì púpọ̀.
1: Máa gbọ́ ti mọ̀nà ni o. Ó fẹ́ràn ọmọ Dáfídì púpọ̀.
4: Jonathani.
1: Bí bàbá ẹ ṣe wí pé I'm having so photo. So my God, Olorun lu enikan fun. My Messiah da yaba. E gbo to wi yes.
4: Jonathan ti so fun David pe.
1: Be
4: Saul baba mi wo.
1: O wo na ti pa. Akibe gbogbo eni ti won na ti pa mi.
4: Gbogbo eni to won na ti pa mi.
1: Olorun ba ngba.
4: Olorun ba ngba.
1: My Messiah. Gbogbo eni won na ti pa mi. Olorun ba mi pa. Ba mi pa. They play. Man's operating on Simba. Omon Bamisa. And they have his sofa down. Uncle, I'm waiting. Check what was that? Anyway, she had told her brother, I don't know better. I wonder, I don't know better.
4: I know what you're
1: about. 11 hours, you. Shall I damn Bummy? Mamura, Murazora, I don't know. I gbogbo ni won ati pa mi
4: gbogbo ni won ati pa mi
1: eso fo da
4: eso fo da
1: ki mo ni ko se o ye ye ye Mario Sina emi won ati pa mi eso fo da eso fo da eso fo da eso fo da Jesus Oluwa wa
4: amen
1: gbogbo ni to ni iya mi o ni jere mi
4: gbogbo
1: ni to ni mi o ni jere omo mi
4: gbogbo
1: ni to ni mi o ni jere omo mi parade dan o ye ye ye ani to ni iya mi o ni jere mi ani to ni mi ni jere omo mi parade dan Jesus Oluwa wa
4: amen
1: gbogbo ni to ni o ni jere omo re won ma parade dan ani to ni won ni jere re ile agbe mi Mini Wali Adeniyi Omo Oni Mo npe ese bi padi aro da oga oni bo ni be o ma gbe pele bi adua lo da o nko wa te npe ni asiri woli ma fi won e
4: ni ola
1: ise woli ise woli ati asiri e aro la ni o owo di onirin ni ona korodu church agege lo wa Ikeja lo wa oba lende imawe ibafo aja wa deketu lati ketu wo mo to wo di ajegun ma so wi pe mo ma bo le waju church e kabi second port e eyin ara ikorodu ati agbegbe lati kodu wo mo to my 12 ma so be mo ma bo le ni koja owode second port so bi o ba ti n bo le bayi wa cross eyin ara ikodu le ma cross o e wonu church ni ago meji aro di ago mewa ni nibi kibi to ba joye si o le pada sibe ta ba pari number ta ma fo yi ma pe mi ti pe woli mo mo la rola
7: kokoro to ma fi wole si oro baba woli oni eleyi 09067342441 se yele ni ekeji leleyi 09011670740 ati 08186850404 ati 08033378254 gen tu ye pele kan si 08033378254 ele to kere leleyi 08063092307
1: Ashaki imbebe.
4: Yes, Lord.
1: Lord, go to our go count.
4: Amen.
1: One, if you have Pama, Ara, Lanio. Oh, what the honor? Near Nakoro, Church, Basso. He lets at the very yard, Colin Liner.
4: Amen.
1: And your Gabe, M. Monsieur.
4: Amen.
1: And your Mazabe, M. Monsieur. And that does it. I want to go. My son, go back to about Baba, the Lana, where Okikiamalon Soro.
4: Okikiamalon Soro.

gbogbo ẹyin tọlọrun máa ń lò tẹ máa ràn wá lọwọ ẹ má gbàgbé ọdẹ tẹ máa fún wa níparí oṣù olúwa yóò ràn lọwọ o olúwa yóò dìde ràn lọwọ fún ọ olúwa ní kí n sọ fún ọ láti ṣẹta ni mo ti sọ ó ní ohun tó bá fi tì wá lẹyìn òun wá sọ fún ẹ lórí ọmọ òun wá sọ fún ẹ lórí àwọn ọmọ ọmọ ẹ òun máa fi ṣe kọkọrọ tó máa ṣílẹkùn fún àwọn ọmọ ẹ bóyá òun wojú ọlọrun fún ìrànlọwọ kan ó wá mú ọrẹ kó fi pe ọlọrun níjà pé olúwa mo fi ọrẹ yìí mo fi 1000 mo fi 2000 mo fi 5000 àwọn oní 20000 mo fi tìmọ̀ bá àdúrà wọlé sùn lẹ́yìn olúwa.

0: Alleluia.
1: Ẹ jẹ́ máa kẹyìn kábọ̀ sórí ètò àṣẹṣe lórí rédíò tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rè tẹ́yìn gbọ́ ìkànnì yìí. Ètò tẹ́ ń gbọ́ náà la pè ní ètò àṣẹṣe èyí tá a gbé kalẹ̀ fún iṣẹ́ ìyanu, ìtúsílẹ̀ àti ọ̀nà àbáyọ. Mo lára sọ fún yín pé wòlíì àgbáyé ni ti wà níkàlẹ̀ níbi tí a ti máa bá Ọlọ́run pàdé Prophet Dr. MS Fabiyi.
0: Ìjọba ọ̀run kù dẹ̀dẹ̀ aráyé ẹyí padà òní gbàjọ́ ayé ń bọ̀ yóò béèrè lọ́wọ́ rẹ̀ báwo ìṣèlú ìgbésí ayé rẹ̀. Ìyẹn ni mo mọ̀ wípé ẹkúnlẹ̀ pẹ̀dà lẹ́kàn ayọ̀ ń bọ̀ lówùúrọ̀. Ọkàn wa dẹ̀ balẹ̀, à ń sọ̀rọ̀ lórí ìjọba ọ̀run àti àtúnbí àti ìrònúpìwàdà. Béèyàn ṣe mọ́ lójoojúmọ́ ló ń sún mọ́ bòjì rẹ̀, àwáyé lọkàn ò sí, kò sọgbọ́n tó lè dá sí, ó máa lọ lọ́jọ́ kan. Ṣùgbọ́n gbìyànjú kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, kọ wà burúkú sílẹ̀, ṣe fi Ọlọ́run dópin o. Torí one day wà á sùn o ní jímọ́, one day wà á dẹni tí wọ́n rí tí wọ́n rí mọ́. Kò sí nǹkan tó lè ṣe sí, àwáyé lọkàn ò sí. Ìyẹn ni kò mọ̀ pọ́run ṣì wà. Ohun tó lè jẹ́ kéèyàn rí ọ̀run rere wọ̀ náà ni ìwà rẹ, iṣẹ́ rẹ níwájú Ọlọ́run àti níwájú àwọn ayé rẹ. Àwọn èèyàn kan sọ pé kò tiẹ̀ sí ọ̀run jàre, táwa ti kú àti kú ni ọ̀run wà o. Àwọn kan sì ń rìn kiri lórí àtìtàn, àwọn kan sì ń joro ná, àwọn kan ẹ̀sán yẹn wà dé bálé wọn. Ọlọ́run sọ wọ́n di játijàti, wọ́n manage ayé yẹn ṣùgbọ́n nísìnyí wọ́n rí manage mọ́. Ọlọ́run á dẹ̀ tún ayé tiwa ṣe.
2: Àní
0: kú fún ọ̀tá ayé. Ìyẹn ni ìjọba Ọlọ́run wà, ìjọba iná wà, ìjọba ọ̀run wà. Ìyẹn ni èwo ni wọ́n fẹ́ bọ́ sínú ẹ̀ dáadáa, rẹ ló lè mú ẹ. Feast ibì kan yẹn ni Matthew 6:24.
3: Kò sí ẹni tó lè sin Olúwa méjì.
0: Kò sí ẹni tó lè sin Ọlọ́run méjì.
3: Nítorí yálà yóò kórira ọ̀kan, yóò sì fẹ́ ìkejì, àbí yóò fara mọ́ ọ̀kan,
0: á fara mọ́ kan,
3: yóò sì yan ìkejì ní ipò.
0: Á yan kejì ní ọ̀tá.
3: Ẹ̀yin kò lè sin Olúwa pẹ̀lú mámọ́nì.
0: Ẹ lè sin Ọlọ́run pẹ̀lú mámọ́nì.
3: Nínú àmọ́ wí fún yín.
0: Mo wí fún yín.
3: Ẹ má ṣe ṣe àníyàn nítorí ẹ̀mí yín. Ohun tí ẹ̀yin ó jẹ àti fara yín, ohun tí a ó fi bora. Èmi kò wá ju oúnjẹ lọ.
0: Ìyẹn ni pé gbogbo ohun tá à ń lé yẹn ọwọ́ Ọlọ́run ló wà. Torí tí Olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀, ayé àti àwọn tí ó tẹ̀dó sínú rẹ̀. Ẹ bá jájọ̀ wá ayé wa fún Ọlọ́run, ká mọ̀ pé lẹ́yìn Ọlọ́run, Ọlọ́run náà ni. Ọlọ́run á dẹ̀ gbà wá. Ìyẹn ni Matthew 7:17.
4: Gẹ́gẹ́ bẹ́ẹ̀ gbogbo igi rere ní so èso rere, ṣùgbọ́n igi búburú ní so èso búburú. Igi rere kò lè so èso búburú, bẹ́ẹ̀ ni igi búburú kò lè so èso rere. Gbogbo igi tí kò bá so èso rere, a ó gé lulẹ̀, a sì wọ́ sínú iná ńlá. Nítorí náà, nípa èso wọn ni a ó fi mọ̀ wọn.
0: Irú èèyàn wo ni wọ́n jẹ́ o? Torí gbogbo igi rere kò lè so èso búburú, igi búburú kò lè so èso rere. Irú wo ló jẹ́ ní Bíbélì ju ẹ̀? Fi irú èèyàn tó jẹ́ hàn kálẹ̀ mọ́ irú bí tá a máa tò ẹ́ sí. Kò wá dáa. Gbogbo wàhálà láyé yìí kò sí ná ooru oríṣiríṣi epo wọn, oúnjẹ wọn, kó wá dẹ́po wa lọ kú sínú ẹ̀ṣẹ̀. Ó jìyà láyé, ó tún jìyà Lọ́run. Kí ló fẹ́ fi yẹn ṣe ò bá yí padà? Torí pé onídàájọ́ ayé fẹ́rẹ̀ ni Jésù Olùgbàláwọ̀ o. Òde lọ́sàn tàbí láṣẹ́lẹ̀ níbo lẹ́yìn òkè ṣe. Ìyẹn ni kò mọ̀ kó bí sọ máa sá lọ. Ní tó bá ṣe ló máa gbà. Matthew 19:17-26.
3: Ó sì wí fún un pé eye tí wọ́n fi pè mí ní ẹni rere kan kò sí bí kò ṣe ẹnìkan yìí ni Ọlọ́run. Ṣùgbọ́n bí wọ́n bá ń fẹ́ wọ ibi ìyè pa òfin mọ́, ó bi léèrè pé ewo. Jésù wí pé wọ́n kò gbọ́dọ̀ pa ènìyàn, wọ́n kò gbọ́dọ̀ ṣe panṣágà, wọ́n kò gbọ́dọ̀ jáde, wọ́n kò gbọ́dọ̀ jẹ́rìí èké. Bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ, àti kí wọ́n fẹ́ aládùúgbò rẹ bí ara rẹ. Ọmọdékùnrin náà wí fún un pé gbogbo nǹkan ni mo ti pamọ́ láti ìgbà èwe mi wá. Kí ni ó kù fún mi?
0: Ọ̀pọ̀lọpọ̀ ti ń pààyàn jẹran èèyàn ṣoríṣiríṣi owó bí màmá bàbá tó gbọ́ mi àǹtí. Ayé èèyàn tó bàjẹ́ ó máa pè fún padà, ó máa jíyẹ o. Ayé èèyàn tó palẹ́kùn ó máa pè fún padà o. Ṣùgbọ́n ohun tí mo sọ fún ẹ ni pé ìjọba ọ̀run kò sílẹ̀ dẹ̀. O bá yí padà, fi wa àtijọ́ sílẹ̀, fi wa burúkú sílẹ̀, kó o dìrọ̀ mọ́ òpó Ọlọ́run. Ìyípadà máa dé o. Ìyẹn ni ìwé Jeremiah 18:8.
4: Ní orílẹ̀-èdè náà, tí mo ti sọ ọ̀rọ̀ sí bá yí padà kúrò nínú ìwà búburú.
0: Ìyẹn ni Ọlọ́run nídìí ìyípadà wa. Jonah o yi pada Olorun so fun eja ko po jade mommy o ni le yi pada ne kabine sari o sagiri titi o je ni to jeran jeun pele ran ko ninu gbo o nsun ni wo o wa ni wo fowo rin o fe erunkunrin sugbon jo to yi pada Olorun da pada si afin Olorun ma yi wo na pada o o ni fowo re se
2: re
0: mo re ti e lawon program wa ola ni Sunday o se wa wo ola yi ola ma ni agbara ikore omode ti de ikore omode ti de ni otun la nisin ohun ni a ma wonu ti nse ikore omode Monday isoji ni gbogbo eka ijo wa ati ajinde ati sin ati ti nse goro niwaju mo niwaju awon usa yen bakan na ni korodu ni Shodare Street ni King of King isoru wa nbe maje ma se lori wa kan abale
2: anu
0: ni ko lodo wa iyen ni Exodus iwe Ezekiel 18:21
3: ṣùgbọ́n bí ènìyàn búburú yóò bá yí padà kúrò nínú gbogbo ẹ̀ṣẹ́
0: bó bá lè yí padà kúrò nínú gbogbo ẹ̀ṣẹ́ rẹ̀ tó ti dá láyé ó lè kọ àwọn ẹ̀ṣẹ́ yẹn sílẹ̀
3: tí ó tọ́ àti èyí tí ó yẹ yíyè ní òye ògì yóò kú.
0: Ìyẹn ni pé ẹni tó ronú pìwàdà tó yí padà bí ọmọ nínàkúnà tó kọ̀rẹ́ẹ̀tì ara rẹ̀ padà ó máa yè kò ní kú a dẹ̀ máa dá ìkólọ rẹ̀ padà ṣùgbọ́n ẹni tó wà nínú ẹ̀ṣẹ̀ tó ń bèrè orí ọ̀fẹ́ tí ò fẹ́ yí padà ikú tí ò dáa náà máa kú ìwọ ni kúkú tí ò dáa
2: ọmọ
0: rẹ̀ adẹ̀ balẹ̀
2: anú
0: abẹ́wò
2: inú
0: rẹ̀ adẹ̀ dùn
2: ọ̀wọ́
0: adẹ̀ rógòlò mo retí ẹ ní ọ̀la Sunday ohunkóhun tó bá ń ṣe pátì jẹ́ ká jọ gbàdúrà papọ̀ ìjọ wà níwájú gbòòrò yẹn ní àtàn ọ̀bẹ̀rẹ̀ wá síbẹ̀ lọ́la jẹ́ ká jọ sin ọlọ́run ẹ̀yin tẹ́ wà ní Ogun State ẹ̀yin tẹ́ wà ní Èkó ẹjọ́ yìí wa ní ti ń ṣe ẹ̀yin fẹ́ǹsì Command ní church wa wà ní Kọlá Road yẹn wà ti rí àwọn bánà wa àwọn sandboard wa bẹ̀ jọyìn wa kò bá wa ṣẹ̀sìn ní ọ̀la ohunkóhun tó bá ń ṣe God first yìí ọlọ́run ló ní wá lónìí ẹ o nẹ́ńjì mi nínú o tó bá tábà sọ pé àwa náà nẹ́ńjì mi ogun ò lè dọ́dọ̀ ẹ ìtìjú ò lè dọ́dọ̀ ẹ ṣùgbọ́n gbìyànjú support owó igbá ìrìn àjò àánú support ìpẹ́ rẹ ìdámẹ́wàá rẹ power sold us now program yìí. Ẹ̀rọ tí ẹ lè pè mí sí 091-26-26-28-28-82-16
2: 16.
0: Níbẹ̀ yẹn WhatsApp nìyẹn pẹ̀lú
2: text message WhatsApp ẹni fi ohun ránṣẹ́ fọ́n tó bá fẹ́ pè yín kọ ẹ̀rọ.
0: Ẹ̀rọ kejì òun ni 080-50-50-27-26-56-21-21 ẹ̀rọ ìkẹta 070-70-69-94-99-92 pèmí kí n gbàdúrà fún ọ̀nà rẹ̀ adẹ̀lá ilẹ̀kùn àṣí òun ni Echo Bank 38-12-15-16-43-38-12-15-16-43 báǹkì kejì ta lè fowó tó jẹ́ church account ó máa gbórúkọ church jáde tálákọ̀ọ́kọ́ yẹn ni Fabi Michael Osoji eléyìí Fidelity Bank ni ó máa gbé Celestial Church of Christ Oyikimole Ayo Parish òun ni 411-01-89-25-252 kò sí ohun tó ṣe tó gbé o nítorí Joe 41:11 oníta ló ṣáájú ṣe fún mi tí èmi ò ṣe mú padà nígbà tí Psalm 50:5 máa sọ ó ní kó àwọn ènìyàn mímọ́ mi jọ àwọn tó fi ẹbọ dá má jẹmu nígbà tí 14 máa sọ̀rọ̀ ó ní rú ọbọ pẹ́ sí Ọlọ́run sọ ẹ̀jẹ̀ rẹ̀ fún ọ̀gá ògo ìyẹn mo fi nídìí ọpẹ́ yín ọ̀rẹ́ yín ìdámẹ́wàá yín ẹ fẹ́ràn pàdé yìí lọ́wọ́ yóò dára fún yín ọkàn yín á dẹ̀ balẹ̀.
5: Ni mo ti dàyàtọ̀ kan yẹn láti fi 3 years mi ò lè fún ọ̀sẹ̀ tún kan pẹ̀lú gbogbo àwọn ẹni but láti ìgbà tí mo ti lórí tí mo ti wá lórí ìjọ yìí mo ti ń sùn yàtọ̀ sí ti tẹ́lẹ̀ nira yẹn mo ti dúpẹ́ lọ́wọ́
6: ọ̀gbìn
5: so ọlọ́run palẹ̀ gbà mí.
6: Kéèrò lẹ̀ náà.
5: Mo pariwo alẹ́ nígbà tá.
0: Àwọn ẹ̀rọ yẹn ni mo dẹ̀ ti pè fún ẹyẹn àwọn ẹ̀rọ tí mo wá pè fún ẹyẹn jọ pé àwọn ẹ̀rọ yẹn a máa gbé a dẹ̀ máa gbàdúrà fún ẹ tó bá fẹ́ béèrè bá ṣe máa dọ́dọ̀ wa máa júwe fún ẹ bákan náà ẹ̀rí àwọn èèyàn ló gbọ́ yẹn o ẹ̀rí tiẹ̀ náà dẹ̀ máa dé
2: wọ́n
0: nípa náà ẹ̀rí ẹ̀
2: wọ́n
0: dẹ̀ nípa náà
2: ògùn
0: wọ́n dẹ̀ nípa kádà rẹ̀ àrẹ̀dà gbìyànjú support o dẹ̀ máa rí support ọlọ́run gbogbo Tuesday la mẹ́wàá látàn bẹ̀rẹ̀ ká fi ń ṣe program tá a dẹ̀ máa ń dá yàn lóhùn lojo wese gbogbo wese la wa lolujo wa ni command ta ma fi da gbo yan lohun ta de ma jo gbadura papo ni tose la ma wa ni korodu legbe technical sugbon gbogbo ojo wese la won ijo wa to kun yen na la won na se program le kokan ma ja si won laarin sare kuro nbe join wa ikoro omode o bere ni ati otun la ojo Monday isoji bere ni soji ni Monday Tuesday Wednesday ni ojo Friday show ru ani gbogbo eka ijo wa ni ti se week talewe lo bossi olorun ayo si eni bi tero ti nibe o de ma rona lo eyan olorun ja gbadura oluwa ma je kaye mi po
6: ẹni bí èṣù èṣù bí ènìyàn tó fẹ́ mú mi pàdánù ògo ìjọba ọlọ́run olúwalẹ̀ jìnnà láyé ẹ mọ̀ pé àìnáwó lọ́wọ́ lè mú yan pàdánù ìjọba ọlọ́run torí màtí yàn bá rú jẹjẹ ó dẹ̀ ní òní jẹ mọ̀tẹ́ oúnjẹ ọ̀tá ló dẹ̀ wà níwájú ó máa jẹ́ pẹ̀lú style ìyẹn ní kẹjá gbàdúrà gbogbo ẹ̀mí tó lè sọ gbogbo agbára tó lè sọ mí dá láìní àti ẹ̀mí àìní olúwa ti jáde láyé mi. Yes, Oluwa, ẹja gbàdúrà gbogbo àwọn tó pọ̀sẹ̀ yìí jẹ́ fún mi olúwa ẹ lé wọn kó nínú ayé mi ẹ má jẹ́ ń pàdé wọn lọ́sẹ̀ tí mo fẹ́ lọ bọ́ sí. Olú àwọn tó fẹ́ lò fún ìdìde mi jápàdé àwọn tó fẹ́ lò fún àánú mi jápàdé àwọn tó fẹ́ lò fún mi láti connect olú ajá pàdé àwọn tó fẹ́ lò fún mi láti rí láti jẹ àjẹyọ àti ajẹsẹ́kùn olú ajá pàdé àwọn tó fẹ́ lò fún ìṣubú àti ìparun mi olú amájẹ rí wọn láyé mi. Bó ti béèrè àánú máa lalé rẹ já àánú máa lalé rẹ já àánú máa bẹṣẹ rẹ wò àánú máa pe polongo rẹ àánú máa gbé ẹsọ gidi gíga àánú ò ní jẹ́ o jábọ̀ o àánú ò ní jẹ́ o ṣubú o sàkáláyà padà rí àánú yẹn gbà mí tó ti ń ṣiṣẹ́ ìríjú rẹ níwájú ọlọ́run ìwọ náà máa rí àánú gbà dávid rí àánú gbà lára ọmọ jésè ayé rẹ yàtọ̀ dọba láàrin wọn ó láàrin ọmọ bàbá àti ìyá rẹ ó máa rí àánú gbà ó ní jábọ́ lójijì in Jesus name
2: amen. Bàbá ohun tí wọ́n fi ń bá wa sọ̀rọ̀ látàárọ̀ ìyẹn ni pé ìjọba ọ̀run ìwọ náà kúkú mọ̀ pé náwọ̀ wà kan èyí tó mọ̀ pé kò dáa kò bá dáa kó yí padà lákòókò yìí ọwọ́ ẹ̀rọ náà lẹ ti gbọ́ yẹn àti ti síbẹ̀ ká máa fi eléyìí lọ nígbà tí bàbá wa máa gbàdúrà fún wa.
0: Jókòbá Jésù Kristì ó lè máa kí ẹ gbogbo ẹni tó kẹ́ tó gbọ́ ètò yìí òní jáde lè kú lọ́wọ́ òní sùn lè kú lọ́wọ́ ọ̀nà rẹ̀ dẹ̀ máa là ilẹ̀kùn máa ṣí gbogbo ẹyin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ jáde yín lónìí ẹyin tẹ̀ ní ayẹyẹ kò ní di yẹyẹ mọ́ yín lọ́wọ́ ẹni tó ṣíwájú ogun ayé rẹ̀ kó máa pẹ́ lẹ́kùn ilẹ̀ máa mi àṣírí òní tú o wàá dẹ̀ rógolo lẹ́yìn tí ọ̀rọ̀ ìtẹnu mi jáde lọ́gbẹ̀tọ́ ẹ̀ tó ha
2: jésù
7: From Lagos, this is Jordan 105.5.
8: Station with a voice.

0: Hallelujah.
1: Hallelujah.
0: Ẹ̀yin jẹ́ sùlógo. Ọlọ́run ìbàrẹ̀ o. Kábíyèsí Elédùmarè. Akọ́dá ayé aṣẹ̀dá ọ̀run. Agbanilà. Aṣẹ́gun fún ni. Adúpẹ́ ń tẹ́sí lánàá. Èyí tẹ́tù ṣe léni. Adúpẹ́ àdúrà lórí àwọn ọmọ wa. Torí pé dé tí yín sílẹ̀. Ẹ̀yin lẹni ká tètè gé igi ìlú lẹ̀. Kó tó máa pè ká. Ká tètè ṣẹ́ ogun yìí. Kó tó dá ta ofe ko da gbogbo awon abi amo tun ti se tan loni won fe gbadua adua lo ngba
1: only prayer answers
0: se ti comfort omo yin so
1: do
0: gbogbo itejo e wa mojumo
1: all of you that join us overnight
0: ni oru mojumo
1: overnight
0: o lagbara o won ni so fun e egun ti o le ma ja omo ologo le yi o yi danu lori e pari won bi te wa gbogbo yen ke egun like father like son
1: like
0: mother like daughter yi danu lori mi eyin omo mi o ohun ti mo la koja e o ni la koja emi ati awon omo iya mi a o ni jagun tawon obi wa ja gbogbo eyin orisa idile majemu idile ko pori wa wajiya e ma sofo danu ẹ̀yin májẹ̀mú ìdílé tí ẹ la máa ja ogun bí àwọn òbí wa ṣe ja ogun ní orúkọ Jésù ẹ máa wọlẹ̀ ẹ̀yin ìpìlẹ̀ búburú tó ń bá ọjọ́ ọ̀lájà ọmọ ológo lèmi o ọmọ ológo làwọn ọmọ mi ẹ̀yin ìpìlẹ̀ búburú ẹ gba ìwòsàn ẹ̀yin ìpìlẹ̀ búburú ẹ gba ìwòsàn ìṣẹ̀dá mi o ayan mo mi o ayan mo awon mo mi jade ninu yara okoko gbogbo bi ta ti omo a jade nbe loni o kete kete to gbe jesu atohun ati yana so mole ibi esu emi atan mo mi mo ninu emi ni o a jade o aisan ti o le sai se won le wa fi aye mi sile fi aye omo mi sile se ami gbogbo ami no ton fi se omo ologo lara nibi ta ti bi o ami yen pare eyin abi omo kan je ya to mo ni o oju yin ni won to di awon omo yen mole idi to fi ran mi wa re o adua ma gba sa fun to ba le gba ma da ba le ka da bi re abi ale jira sa mi na le ka fada biliata mo di owo oluwa mu mo fon jade bi woli olohun egun aso ni deru eyin ati egun aso ni di korofo to ja gbogbo mo logo ile yin egun ye foda egun ye foda egun ye foda egun ye foda gbogbo ipile to ni orisa te bo ninu to mo nke emi ologo kuru o gbina da ori re o gba bi iseda re o gba bo ori re o gba bi iseda re o gba bo ori omo re o gba bi iseda yin o gba bo mo pase back to sender sori gbogbo en to fegun atogun ja yin back to sender back to sender back to sender back to sender in the name of Jesus gbogbo yen kem bi te wa pepe to didi ogun si mi bi mo se ki hallelujah pepe ya lule pepe to pori mi nibi bi mo se ka hallelujah ogo osana iye ki n bo lowo e se ami se ami se ami e ja lo bi pepe wa hallelujah meje
1: hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah
0: e koju sana keji ogo nigba meje
1: ogo ogo ogo ogo ogo ogo ogo
0: e lo na keta o sana nigba meje
1: o sana o sana o sana o sana o sana o sana
0: ọ̀nà kẹrin iye
1: iye iye
0: iye
1: iye iye iye iye.
0: Sọ pé Jésù yẹ ọmọ mi yẹ.
1: Jesus is my children me.
0: Jésù yẹ iṣẹ́ mi yẹ.
1: Jesus is my work list.
0: Láti òní lọ.
1: From today.
0: Gbogbo ibi tí ọ̀tá bá rán.
1: I mean even if I send by anyone.
0: Kó padà sórí
1: wọn. Back to sender.
0: Ṣé àmì. Ṣé àmì. Ṣé àmì.
2: Ọ̀rọ̀ yìí ti dé didi.

0: Orúkọ mi ni Caleb Shodia láti Juwa Oke Aro. Ní last year July, a wà ń bí fún program. A wà lórí Lion fún wa ní òróró. Then, the Brazil pray pé ike òróró yẹn lọ́n jẹ́ kán gbé fún mi. Ṣùgbọ́n ibu díẹ̀ sí mi lọ́wọ́. Wọ́n sọ tí ìyẹn kán bujú sókè náà dẹ̀ jù sí mi lọ́wọ́. Mo délé, mo fi anoint ọmọ mi. Ní Thursday, la lọ sí embassy ní American Embassy. Wọ́n fún ní visa. Ó ti wà lọ́ America ń sìn.
1: Ọ̀rọ̀ yìí ti dé didi.

0: Gbogbo bí àìsàn farapamọ́
1: sí
0: iná gbé jáde ọwọ́ àìsàn jáde jáde jáde látòrí dé àtẹlẹsẹ awo yìí sí máìlì
1: kìnnìkan
0: Isaiah chapter 1 verse number 4 a ó ti lù yìí sí mọ́ ẹ̀yìn ọmọ sọ̀tẹ̀ síwájú ó láti àtẹlẹsẹ títí fi dé orí látòrí dé àtẹlẹsẹ kò sí ìlera. A fi egbò tó rà ó ní wà torí a ò fi òróró kù
1: wá
0: mú òróró fi sórí ẹ̀ fòróró sórí ẹ̀ fòróró sí mú omi má lè gẹ̀dú zàá gbogbo ẹ̀yìn àìsàn ọjọ́ tó pẹ́ ẹgbẹ́ ọ̀rọ̀ olúwa ibo lẹ farapamọ́
1: sí
0: ó yẹ ẹgbẹ́ dàdá
1: HIV
0: tuberculosis
1: hepatitis B
0: maya high blood pressure diabetes ẹgbẹ́ dàdá malẹ kéde balẹ̀ abazunda ligada aran mi nipa ororo ni pe ne se dia tori James chapter 5 verse 14 to 15 o le n ba size kan mo to awon agba wa ka fi ororo ku o ma le sori ola
1: Sunday
0: ibi to ba wa gbogbo eka ijo wa anointing for healing o ma mu oyin kan dani o de mu ororo dani abe ni sa ise to lagbara ni omi ma duro de ni
1: church
0: gbogbo eya ni ẹgbẹ́ ìwòsàn kàwé James fún mi 514 emphasize nu yín kó pe àwọn wòlíì ká gbàdúrà sórí rẹ̀ kí náà ní ká fi kù lórí òróró ni wọ́n ní á lò fún ẹ torí à tó ń bèrè pé wà ìtàn fún ìlóróró end of the month that òróró tó ti ń dúró lórí òkè fún gbogbo èèyàn èmi máa fún ẹ ní ìlíhàn ẹ ó ò dẹ gbọdọ kú torí ó wúlò máa dálé ẹgẹdùá ó ní kú báyìí ó ní kú báyìí ó ní kú báyìí ó rí àwọn abàmì iṣẹ́ tó mi lè àánú yẹn sí gbogbo èèyàn ẹ gbàdúrà ìmọ̀ fẹ́ràn ńlọ ẹ̀mí ikú jáde lára
1: mi
0: ó máa lọ túlọ̀ sí ìwú ẹ̀mí ikú tí wọ́n rán sí
1: mi
0: jáde ó máa fòókè ẹ̀mí ikú mi ò ṣetán ikú ìwọ́ ọ̀fà ikú ìwú ẹ̀mí ikú ẹ̀mí ìnira jáde oyè oyè. Maya gada bashada Laramin laroma Emi ku jade Opa ku jade Emi ku jade Opa ku jade
1: Emi ku jade Opa ku jade Emi ku jade
0: Opa ku jade Yesu Oluwawa Yesu Oluwawa O ni ku Waye O ni ku Waye O ni ku Waye O ni ku Waye O ni ku Waye O ni ku Waye O ni ku Waye O bo
2: Bá mi yin bàbá lógo. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Orúkọ mi ni Ìhùntóyìn Adéníjì láti Ìjẹ́bú-òde. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí ó ṣoun lánàá nínú ayé mi àti nínú ayé ọmọ mi tó dúró yìí. A ti bẹ̀rẹ̀ pẹ̀lú bàbá láti grammar school. Ìgbà yẹn ó ṣì wò ó yìí wà ní ẹnu ìkọ́ṣẹ́. So ó ní problem kan nínú àṣẹ ilé ọmọ ni wọ́n fi òkúta mẹ́ta dí. So nígbà yẹn lọ́run ṣá mo mú kiri kò síbi tí mi ìnáwó dé. So mo ṣáà tẹ̀lé bàbá dé ibi ìgbà yẹn. So abẹ́ igi níta ń bẹ̀ yẹn la wà ni bàbá ní àwọn kan wà ń bí wọ́n fi nǹkan sí ibi ojú ilé ọmọ wọn pé tó bá mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ yẹn ṣe ẹ́ kò lọ ra pure water èèyàn kan kò fi gbàgbọ́ ṣe. Mo wá sọ fún ọmọ mi mo ní lé ní ogun ìmáṣẹ́ ó ní mọ́mì tó bá dẹ̀ lè ṣe owó rẹ̀ ní kúrò ń bí ni ó máa ṣe lórúkọ Jésù. So mo wá ra pure water yẹn ó wá ní kán mu sókè. So ó wá ní mọ́mì mi ẹ má sún mọ́ mi ó wá mú pure water yẹn sókè ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí ó pa òkúta yẹn mẹ́ta kéékèèké. Mo wá sáré wá síbí mo wá pe àwọn ọ̀ṣà wọ́n ṣà rally round ẹ̀mí ìdẹ mọ́ nǹkan tó ń fi òkúta yẹn ṣe. Lẹ́yìn yẹn bàbá wá sọ̀rọ̀ kan ní ọjọ́ yẹn pé ìwọ tí ò bá nídìí oyún má sún mọ́ ọkùnrin o ìwọ tí ogun iṣẹ́ fún ṣé mọ̀ ọmọ obìnrin ni mi ìlé má bá rìn ó dẹ̀ lọ ń gbà yẹn ṣá ó lóyún ó bí ọmọ àkọ́kọ́ obìnrin ni ọmọ yẹn o se ko nwo mo o but ogun yen se kin le mo pe yes olorun wa lori oke yi abi omo yen wa school so omo yen ti po omo dun merin so leyin yen o tun wa loyun mi mo se yawo fun o loyun mi awon nkan to sele so oyin yen fo lo mo wa tun mu pada wa si mo ni o ma tun ni mi so nijo yen la tun wa wa si ni baba ni awon to nwoju olorun o nohun o le jade jare pe so nwo omo ni mo nohun wo omo o le duro sori omo kan mo ni o ba se bo se lo si ile anu yi meji ni ko toro o de lo looto pelu bi owo te yo fun pelu gbogbo awon eyin gba to de ile anu o gbadura osu keji o mi si period we a lo se scan won ni sac meta ibeta so gba to ma bi awon omo yi o fi bi meji to idi ope mi lele o fe dupe lowo olorun awon omo na
0: melo le ni ko toro
2: meji ni sa
0: meji
2: be ni sa
0: o wa lo loyun meta
2: ben
0: sir ti o je pe meji le de bere ibeji lo ko wa yo
3: hallelujah
0: ibeji re o
3: thank you jesus
0: gbogbo awon to fa ibeji
3: all those that want twins
0: mo fi anu bere
3: with mercy I ask
0: o ye gba ibeji ba
3: receive your twins amen
0: e gba ibeji
3: Amen.
0: Olorun wo awon mo.
3: Amen.
0: O da won si.
3: Amen.
0: In Jesus.
3: Amen.
0: Mo gbadua.
3: I pray.
0: Arugo elekisa.
3: That's against the devil.
0: Tologo re oni fo.
3: That's your claim we don't speak.
0: Ile gbe.
3: Ah,
0: e kem bi te wa. Olorun ti a ori o.
3: The disciple God.
0: Ba mi se ogun airi.
3: Conquer the disciple battle.
0: Awon ogun airi lona afefe.
3: There are invisible battles in the air.
0: Won ti je ise obirin kanun
3: ba.
0: Won ti basayan je owo iri de ni gbogbo yen ke olorun ti a ori ba mi se ogun airi to fe so mi di korofo o yo yo